0: iji sonye n'usoro ọchịchị obodo. Anyị na-ekwukwara na mmadụ 93,220 n'Edo n'oge gara aga. N'akụkọ ọzọ, Edo State Pilgrim Welfare Board kwuru na a ga-ebuga ndị Alakụba 95 si Edo gaa Saudi Arabia maka Hajj 2026 n'ụbọchị ọnwa Mee 18th, ebe e kwuru na a kwadobere ihe niile nke ọma maka njem ahụ. Ọzọkwa, ADC ekwenyela na Atiku Abubakar akwụọla nde naira 90, ya bụ 90 million, maka akwụkwọ ntuliaka onyeisi ala nke okpuru otu ahụ. N'otu oge ahụ, ndị agha Operation Hardy Kai kwuru na ha gburu ndị Boko Haram SWAP ruru 50 mgbe ha kpọrọ Bono Kari na steeti Yobe. Tupu anyị apịachie akụkọ ụwa ka anyị jiri bịa taa, ka e nwee ọkpụrụkpụ okwu ndị awara anyị isi akụkọ. INEC amalitela usoro ikpeazụ nke ndebanye aha ndị vootu n'ọnwa Mee gba ọnwa 11. Edo ga-ebuga ndị njem Hajj 95 gaa Saudi Arabia. ADC ekwenyela na Atiku akwụọla nde naira 90 maka fọm onyeisi ala. Nke akụkọ, ndewonu maka ige ntị. Afa m bụ Nwada Chizaram. Ka emesie.
1: Mudele woyi ezekwu bi ojú ọjọ́ ṣe rí káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Shabanacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu Ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Àjọ INEC ti kéde wípé àwọn yóò bẹ̀rẹ̀ láti máa fi orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 11 oṣù tá a wà yìí látàrí ìgbaradì fún ìdìbò ọdún 2027. Àjọ tó mójútó ètò ìrìn àjò sí ilẹ̀ mímọ́ Mecca àti Medina, Abala àti ìpínlẹ̀ Edo ti kéde wípé àwọn yóò kó àwọn tí ó tó 95% tí ó jẹ́ ẹni tí wọ́n ti forúkọ wọn sílẹ̀, tí wọ́n sì ti gbà pé wọn yóò lọ sí ilẹ̀ mímọ́ ti ọdún 2026 ní ọjọ́ 18 oṣù 5 ọdún tá a wà yìí láti orílẹ̀-èdè